ọ̀nà ojú ẹ̀ lọ́nà ọdún kan péré ó ṣe ọ̀pọ̀ máa níwẹ̀ nílé nílé tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá ó máa jẹ́ àní ọgbẹ́ fún family first money next mo gbé fún riches get money invest in business fake niggas invest in riches ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹ bí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣèṣekúṣe tó wọ́ bá pọ̀ kó ya fi kan múlẹ̀ before it's good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò nìṣán pé wọ́n lẹ́nu níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tọ́ bá dálẹ̀ wọ́n máa fi ẹ́ sílẹ̀ ẹ̀ lọ.